Nyanya ma ko gbon nu kan ton do nu vo pon me we ah un kun bi o de gbon me de kun nu de onu iku amoni me do po mi ada do to de me o e ko iwe to ton me o fon gbe no do un ko iwe da vo vo no to me yonu pin we de le we rien fon to me gbele